Ọ̀pátá lò ń yẹ́ tààrí à, mọ̀ kò jù sí ó mọ̀ ẹ̀nẹ́nu. Ètò àkọ́dí okòkòrò wọn mú kẹba ni mọ̀ ọ̀bàkọ̀, wẹ́sìn àmọ́dà náà rẹ̀. Bíbí èdè sí.